0: على النبي.
1: الحمد لله نحمده ونستعينه ونتوكل عليه ونعوذ بالله تعالى من شرور أنفسنا وسيئات أعمالنا، إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، ada pafun olorun oba olorun oba oba laanu oba olori ofe oba alade pele esan oba ajoke aye oba asake orun oka soso ninu awon ise re oka soso ninu ileto si ise josin oka soso ninu awon oko re leyi ti ore wa juna awon oko ti o si si ene kankan to le ba olorun ba kegbe nibi ije awon oko yi okan soso ni inu awon oroyin re leyi ti o ga junu awon oroyin ti gbugbu e si je sifatul kamal oroyin pipe oroyin ti o ni alebu kankan bi tin wule omo olorun ba yi ni ada ope fun latari olokan ojo kan inu awon ore ti olorun ba le ke lati nse fun wa latari oniranran ninu awon ike ati ige ati idara ti olorun ba le ke ola ti o nse fun wa gbogbo gba eyi to je olubori awon nima ti olorun ba le ke ola to se fun wa ona ni nima alislam ti o se fi owora ama ore ti a se fun olorun ba le ke ola ama ijosin ti a se fun olorun ba le ke ola ko to di pe adele aye ti olorun ba le ke ola to fi kawa kun to fi kawa ye to fi se wa ni musulumi o n se olorun sallallahu alaihi wa alihi wa sallam oni gbogbo en ti olorun ba le ke ola to ba ro daada kan ru eni be ni olorun ba ma se ni musulumi alagboye ada po fun olorun ba lori awon ore yi leyin eleyi ajari pe anabi wa muhammad sallallahu alaihi wa alihi wa sallam pe o jise olorun oba ni ona ni en ti olorun ba le ke ola to yonu siju ninu awon eda re o nsi ni anabi ikeyin ti anabi mi o tun ni seyo leyin re mo atoro ke ati ge olorun ba fun anabi wa muhammad yi ati fun awon ara ile re ati awon sahaba re ti fun gbogbo awon ti won tele ojupona ti anabi file fun wa iti di ojo gbende apela mba nenu anore ki olorun ba le ki ola njo gbende nje ti o ma fi awon muslimi ti o ma fi won sinu oke ti o ma fi won sinu ogba dera kolo mo ju won wa ti njo na olorun olorun jaba anabi wole ola jaba anabi wole ola allahumma amin eyan ma ya wa ninu esin islam ẹ̀yin olùgbọ́ wa nílé lóko lódò àti ní gbogbo ibi tí ọlọ́run ba àlékè ọlá tó bá ní ká ti máa ní àǹfààní àti gbé wa ní àṣálẹ́ akẹ́ra wa ní kíkẹ́ ọlá akẹ́ra wa ní kíkẹ́ ọlá wípé assalamu alaikum wa rahmatullahi wa barakatu. Eléyìí náà ni àkọ́tún ètò yín ètò wa ètò ìpè òdodo léyìí tí máa wá sí etí ìgbọ́ wa ní gbogbo alẹ́ ọjọ́ ìsinmi báyìí láago méje àbọ̀ sí aago mẹjọ àbọ̀ tí àwọn ọmọ ìyá wa ní Arisala Foundation tí wọ́n jẹ́ olùgbọ̀wọ́ fún abẹ́lọ́mba nínú àánú rẹ̀ kọ́ mọ́ṣẹ́ àbáwá ṣe àlékún dáadáa fún gbogbo wọn aláwọ̀mọ̀ àmì aláìní gbara lásìkò jama ibi tí a ti dúó lọ́sẹ̀ tó lọ nínú agbárin tí à ń bára wa sọ̀rọ̀ lórí òun náà ni tó ní nǹkan ṣe pẹ̀lú iṣẹ́ hajj. Iṣẹ́ hajj òun náà ni orígun ẹlẹ́ẹ̀karùn-ún nínú àwọn orígun tí ń bẹ nínú ẹ̀sìn islam òun náà ni òpó ẹlẹ́ẹ̀karùn nínú àwọn òpó márààrún tí islam ti odò olé lórí mùsùlùmí ò sì ní jẹ́ mùsùlùmí òdodo títí dìgbà tí òun náà fi ládì ọkàn wípé ká ṣiṣẹ́ hajj nínú iṣẹ́ ẹ̀sìn ló wà èyàn lè má lágbára àti ṣiṣẹ́ hajj àmọ́ ó láti wà nínú ìtaàmà sí àdé ọkàn yẹn téèyàn fi ń sin lọ́wọ́ ọba wípé ká ṣiṣẹ́ hajj ọ̀ràn yẹn ni. bákan náà gbogbo ìgbà tí ọlọ́run bá lékè ọlá tó bá ti ní kí mùsùlùmí ó lágbára tó ní owó bákan náà tó sì ní agbára láti fi ṣiṣẹ́ hajj ó ti di ọ̀ràn ayàn fún mùsùlùmí láti ṣiṣẹ́ náà olúwa wa ní wàlíláhi alannáàsì hijjul bayti man istata'a ilayhi sabila inu ayami oluwa wa ni wa atimmu al-hajj wal umrata lillah gbogbo awon aya yi atawon nususu mi ti won benu hadith anabi sallallahu alaihi wasallam gbogbo enan to kasi wi pe ise hajj sise ati umra ona yen ni fun muslimi lekan soso ninu ise mi muslimi be en ba ti se lekan le tan pe ni hajjatul islam ito se lekan si ki so ran yan mo o ti deny fe la ban o ti di nta mo si asigbalada en ba lagbara lati se hajj lekan inu ise mi re to file to ko la ise la si si idi kan abi ide wo kan to ni agbara ru eni be elese ni olorun bo si fi aise ni yo fi bilere so tori de le ka si se hajj o je origun ninu esin islam asi salaye asalaye e fun wa ninu awon ara ita se fun wa ni ose to lo nipa wi pe ise hajj orisi meta ni ona meta la ma gba sise hajj akoko nbe ona ni ti awon afan pe ni al ifrad kin ya se hajj lo nikan e keji ona ni ka se al qiran al qiran ni ka se umra ka se po mo hajj e keta ona ni ta ma si tamattu ka se umra loto ka to se umra ka se hajj loto gba ba se umra so agbe aso harami agbe kale a bo le lorun so inti awon afan pe ni tahallul kiyan leto si awon nkan to je nkan ewo teyan o leto si ngba teyan gbe aso harami wo kiyan pada wa leto si latari wi pe yan ti bo aso harami lorun so ngba teyan ba wa pari ile yo tun wa tun aniyan da yo se nta mo si labaika ni ojo ti ba fe bere hajj awon afa awon to po junu won lo si bi wi pe tamattu ona ni eyi to daju ninu ipin ti hajj to pin si ona si ni anabi sallallahu alaihi wasallam won lo si awon sahabi loju kokoro re to na si tun so wi pe la wastaqbaltu min amri mastadbartu lam asqul adi timbati dojuko alamari mi o timbati bere ise kan to jese daada so mi fe masala ipaye ti e ba se be ni imbati ma mu eran lowo imbati se nta ma si haju ita ma si tamoto ibita ti du lo se to lo tori asiko ona ni ibita ti bere alaye wi pe en to fe sise hajj lẹ́yìn ìgbà tó bá ti gbé aṣọ harami wọ̀ láti bi ayé tá a mọ̀ sí al-miqat al-miqat ni ayé tó wá sí pé yóò gbọdọ̀ kọjá rẹ̀ nígbà tí yóò fi gbé aṣọ wọ̀ tó a mú àpẹẹrẹ ẹni tó fẹ́ gba madina wọlé wá sí ìlú mọ́kà àdẹ̀sàlàyé àwọn kan tí a lè ṣe nílùú madina fún wa bí wọ́n bá wà madina yìí ò tí bẹ̀rẹ̀ ṣe hajj nígbà bá dé mọ́kà kódà àti bẹ̀rẹ̀ ṣe umra torí pé àti umra àti hajj méjèèjì ìlú mọ́kà láti ṣe bẹ́ẹ̀ bá ti kọjá miqat àbí tá a bá ti dé miqat miqat ti ń bẹ láàrin madina sí mọ́kà ó náà ni dhul hulayfa àbí dhul akik ibẹ̀ náà láti wẹ̀ tá a ti gbé aṣọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tá a sì máa ṣe labayka allahumma yẹni umra eléyìí fẹ́ tó bá fẹ́ ṣe ń tà mọ̀ sí tamoto tamoto yìí náà ló pọ̀ jù nínú èyí tí àwọn alalaji ma se ju wo se o mora loto wo bo sara mi le wo ma kakiri wo ma reti ki ojo kejo nu osu kejila osu islam kode so ta ma se hajj ojo kejo ina ni se hajj gangan ma bere ojo kejo ni ojo tan pe ni yo mutariwiya so en to ti wo maka lati bi ojo kini ojo keji ojo keta ya lo gba madina wo la bugba lu bo mi wole so ẹ rí pé tó bá ti wọ mọ́kà lọ́jọ́ yìí tó ṣe ọmọ ránjọ́ tó wọ mọ́kà yìí tó bá ti parí ọmọ rán yẹn yóò bọ aṣọ lẹ̀ so yóò sì láǹfààní àti máa ṣe àwọn nǹkan míì tó jẹ́ èèwọ̀ fún nípìnlẹ̀ bóyá bí kéèyàn ló lọ fi ń dà bóyá bí kápá nǹkan bóyá bí kéèyàn dẹnukọ obìnrin láti fẹ bóyá bí kéèyàn súnmọ obìnrin tó jẹ ẹlẹtọọ rẹ àti bẹẹ bẹẹ lọ bóyá bí kéèyàn mú nínú irun tí ń bẹ lára àti bẹẹ bẹẹ lọ. Bákan náà nú àlàyé tá a ṣe fún wa náà ni wípé ó mọ́ra orígun mẹ́ta ni ó ní hajj tí ó ní orígun mẹ́rin. Orígun mẹ́ta tí hajj tí ó mọ́ra ní ó náà ni àkọ́kọ́ orígun mẹ́ta nú orígun mẹ́rin tí ṣe hajj tó ní. Àkọ́kọ́ ń bẹ̀ ó náà ni ihram kágbá sàárọ̀ mi wọ̀. Àwọn májẹ̀mú tó sì rọ̀ mọ́ ìwà sàárọ̀ mi ká ṣe kíni ká mójútó wọn. Orígun ẹlẹ́ẹ̀kejì ó ní ká ṣe tawaf. Àwọn nǹkan tó rọ̀ mọ́ tawaf àṣàlàyé ẹ̀ fún wa lọ́sẹ̀ tó lọ. Bàá pé bó lèyìn ó ti gbé tawaf bó lèyìn ó ti bẹ̀rẹ̀. Orígun mẹ́rin ni kàábà ní tí orígun bọ láti gbé orígun ibi tí ajọ́lọ̀ aṣọ́wádìí wà òkúta dúdú ni bẹ̀ láti gbé àtàwọn nǹkan tá a ṣe. So ń gbà ta bá dórígun ẹlẹ́ẹ̀kẹ orígun ẹlẹ́ẹ̀kẹta náà tá ń pè ní rukuni yamani. So kí ni tá a ṣe ń bẹ̀ tá a bá padà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. So bí a ṣe pọ̀ ṣẹ̀ṣẹ̀ tá a ṣe bí ẹni sórí díẹ̀ nígbà tá a bá fẹ́ ṣe ipò yìí mẹ́ta àkọ́kọ́. So àwọn mẹ́rin ìgbẹ̀yìn náà tí a ṣe kí ni a máa rìn lẹ́yìn tí ń farabalẹ̀ rìn gbogbo ẹ̀ la ṣàlàyé fún wa. Nígbà a bá ṣe eléyìí tán so orígun ẹlẹ́ẹ̀kejì inú tí ó mọ́ra ní àti ṣe báyìí. So a wà lọ síbi tí a ti ṣe tá a mọ̀ sí sáyù. Sáyù láàrin Safa àti Marwa a sáré láàrin Safa àti Marwa. So nígbà téèyàn bá ti parí tá a mọ̀ sí tawaf tó yàn náfìlà rákà méjì lẹ́yìn Makọ́mù Ibrahim. Makọ́mù Ibrahim a rí àyè kan ni tí wọ́n ra ma kékeré báyìí lẹ́gbẹ̀ẹ́ kaaba. So òun náà tí wọ́n fi kún ọ̀dà omi góòlù bíi yẹ́lò báyìí a rí níbẹ̀. So ẹ̀yìn ẹ̀ láti ṣe kíni láti kírun a bá sì fẹ́ kírun náà a gbìyànjú pé àwọn èèyàn máa kọjá ní iwájú wa torí pé ká ní sótòrọ̀ náà. So ọ̀ràn yẹn ni ká ní nígbà tá a bá fẹ́ kírun kódà kíyẹn wà nù masjidil haram èèyàn wà ṣe kíni èèyàn wà sótòrọ̀. So nígbà tí nǹkan bá ti tí ò bá ti sí nǹkan láàrin èèyàn àti kaaba ìyẹn la bùkátà sí ìta àmà sí sútúrọ̀ mọ́. Àmọ́ a bá rí pé ti ń bẹ láàrin wa àti kaaba ó ṣe bí ẹni jìnà díẹ̀ ọ̀ràn èèyàn ni ká ní sútúrọ̀ ìta àmà sí gàgá tí ó ń bẹ tí ó máa bẹ wájú wa nígbà tá a bá ń kírun táwọn èèyàn fi ní láǹfààní àti gba iwájú wa kọjá. Nígbà a bá ṣe eléyìí tán so láwa lọ sí ìwé tá a mọ̀ sí òkè sọ̀fà. Òkè sọ̀fà yìí òkè tó ra ṣe bí ẹni ga sókè díẹ̀ ni gíga rẹ̀ fi bẹ́ẹ̀ pọ̀ púpọ̀. Nígbà tá a bá ti gun orí òkè yìí so a wà á dojúkọ kaaba lẹ́yìn tí ń bẹ lórí òkè yìí. So a wà á ka aya al-Qur'an suratul baqara ibi tí ọlọ́run bá àlékè láti ní iná sọ́fà wàl mọ́rọ̀wátá mi ń ṣàáírí láàyè. فمن حج البيت واعتمر فلا جناح عليه أن يطوف بهما ومن تطوع خيرا فإن الله شاكر عليم. آكا آيي أواني أبدا بمن بدأ الله بش إمنا مفاي بارك بل وانتي الله بارك يلا توفي بارك إنك الله بارك يلا توفي داكو صفاة مروة الله كوكو داكو صفاة تو صفاة أنا لا في بارك كدو ديك بالو سبي مروة إنك باتباتي والوريوكي صفاة تادجوكو كابا àwa máa bẹ lọ́hùn a máa ṣe àdúrà tó pọ̀ gbogbo tá a bá ń fẹ́ a máa bẹ lọ́hùn lásìkò yìí. Lára àdúrà tí ànábì sallallahu alayhi wa sallam ti máa ṣe nígbà tí yé bá ti wà lórí òkè yìí ò ní àní láàyè láàyè ilẹ̀ allahu allahu akbar allahu akbar allahu akbar allahu akbar láàyè láàyè ilẹ̀ allahu wàḥdahu la ṣaríkà la lahu al-mulku wa lahu al-hamdu yuḥyi wa yumiitu wa huwa ala kulli shay'in qadir لا إله إلا الله وحده لا شريك له أنجز وعده ونصر عبده وحزم الأحزاب وحده. إنبا أبا صلي أما إشان وادوا مينا نعم وكتي أم فلو دولون وبالك ولا أبو لنتيو شادوا أبو تريوكي إنبا أتابا شادوا إتاها وصوكالي أما أني لنتو دجوكو مروة أن لبسي بيتي مروة أما أولوكا waju wa lo kan ngba ta ba de bi arin gbogbon laarin makka ti laarin safa ti marwa to ari bi kan ti won tan na green si legbegbe bayi sube a se bi eni sare die nbe a po sese nbe tori pe nigba ya nabi sallallahu alaihi wasallam arin gbogbon yen so o da bi bi ogbon kan ni tora ji ko to wonu die so inshallah sallallahu alaihi wasallam oni la yuqtal abta illa shidda yen ba fe ko jambe yen yo se kini yo sare ko jambe nigba te yen ba ti sare ko jambe so ni ba ti koja aye yen so a ton tese waju le tin rin titi ta fi de ori marwa ta ba lori marwa gege ba se doju ko kaaba ngba ti a wa lori safa be na la se doju ko kaaba a doju ko kaaba awon kata so lori safa a so lori marwa na awon adua ta se lori safa a ton se ru e na lori marwa bi en ba ton ran tin kan mi na na awon kan to on fe lodo olorun ba le ki ola yo tun so lori marwana so al muhim adua na ni o ma poju ni tin yo ma se ngba tin ba nbe nbe yo be lohun ama ka gbiyanju ka doju ko kaaba ka se ri pa awon kaaba lo kan ngba tin ba so yen tan yo tun so kale yo tun rin en ba se darun gbogbon yo tun sare en ba je koja ni gbogbon yen yo tun rin ta fi pada lori sofa ta ti gbe lekan ngba ba lori sofa in ta so ngba ta nbe lori sofa ta nbe lori marwa ona la tun so igin na ngba ba so yen ta tun sha dua ti o po daada jama ma ja kanju lawon asiko yi e ja fara bale ka sha dua dakun sofa ati marwa yi elomi ama fi bi in ta ma se bi abi se jumewa abi se jume edogun pari gbogbo elomi na se ma fi n to bi wakati kan wakati abo pari tori pe kini lori awon oke yo ma be lohun ba yo ma sha dua ko se da kiyan lo siru aye yen tori pe aye ase ni aye na ki e mo wa le be lohun ba dada elomi boya e kan lohun ba ko ma pe yo se se haji yen so e kan na kiyan se kini kiyan lu dada kiyan be lohun ninu to da ti ma be lohun na ni aljanna yo to be lohun ori aye so ba se ma lo ta ma bo titi ta fi se be le meje ngba ta be se le meje yen a pada pare sori nta ma si marwa be la pare si sofa si marwa sayu kaniye pada wa si sofa sayu keji lo marwa iketa sofa ikene marwa karu sofa ikefa marwa ele keji ngba ba ti pare yen so jama a ti pare inti amasi umro aba ti pare iyen so iyen o bo sita iyen wa bi tan tin geun kan bo n ge irun ohun inu sunna n teyin o se nbe ni pe iyen o ni fa irun na iyen kan ra mu die ku nbe ko de iyen fun re le fi si sauce ra mu won ba nbe ele atokunrin atobirin na ni o se mejeji so pelu wi pe makuru ni ko birin o fa irun n ta fe ko birin se ni pe awon fa irun fo birin so birin ra ja die gbogbo n tin fa ko da wa le ma koja bi n ta ma se yan mande ni kekere ba so yora jaku ni bi irun re so mo kunrin won fi clipper abi si so si yo fi ge pelu wi pe yo je ki nkan kan seku nbe e to ba seku yin yo pada wa fa ngba to ba pari ise aji gangan ele je so ki nipa omora en ba ti pari ele jama o ti pari ise omora bayin en ta si pe ni omora e kan ale yan ma se irin ajo eyo kokan omora kokan ni ma mu lowo iye se omora meji nu irin ajo kan kan mele daju jama pe en ba ti pari omora ele ko si pa to n gbe aso aro mi wo mo fun bi apere awo maka ni ojo kini ojo keji ro awon tan gbera na ti bi ijeta bi nkan ni se ta won ti lo madina imi nu won won ti gbe wa se maka pada awon mi se re maka ni won kokon gba wole so ro awon ele ni si bi won se wole yen won ti kokon lo se omora ti won fẹ́n tó bá fẹ́ẹ́ ṣe tàmọ́tò ta ní ká sópin àláàrin omora àti hajj irú àwọn ẹni tán bá ti parí omora àti tiwọn ti gẹrun yẹn tá ti bọ́ aṣọ lẹ̀ wọ́n padà sílé wọn ní hòtẹ́l wọ́n sì gbìyànjú pé ìrún wákàtí márààrún àwọn ọmọ kíní inú masáṣí ọlọ́run ọba torí pé kíni ẹ̀rùn kan téèyàn bá kínú masáṣí yẹn láadá téèyàn ó fi gbà bá a bá fi wé láadá téèyàn ó gbà lórí inú téèyàn bá kí ń bò mí tó yàtọ̀ sí masáàsì yìí òun náà ni ẹgbẹ̀rún lọ́nà ọgọ́rùn 100,000 foot léyìn tó yàtọ̀ sí masáàsì anabi ti ń bẹ ní madina àbẹ́yẹ ti ń bẹ ní philistine masáàsì anabi ibrahim alayhi salatu wasalam bá a bá ti parí ilé ìjàmà kò sí nǹkan mìíràn tó máa dúró dé tó kọjá kọjọ kẹjọ kó dé inú oṣù hajj oṣù kejìlá ọjọ kẹjọ náà ń pè ní yom tariwiya èdè tó fi ń jẹ ọkọ yìí oní àní pé má sọ pé ọrọ wa àbí ọrọ wà oní àní kéèyàn máa ṣètò omi kéèyàn máa pọn omi téèyàn ó mu torí pé lọjọ ẹ náà máa fi pọn omi tí àwọn èèyàn ó padà mu nígbà wọn bá dé mìnà tán bá lọ àròfá bákan náà tí wọn lọ muzdalifa ìjọ kẹjọ gangan ni iṣẹ hajj máa bẹrẹ ẹni tó wọn ti parí iṣẹ wọn mọra látọjọ kìíní inú oṣù kejìlá látọjọ ọjọ kejì ọjọ kẹta àti bẹ́ẹ̀ lọ tóun ti bọ́ṣọ tó ti ń káàkiri àti bẹ́ẹ̀ lọ irú ẹni nígbà tó bá di ọjọ kẹjọ a bá ti kírun àsùn bá àtàn nílùú maka so a wà bọ́ sí balùwẹ̀ a tún wẹ̀wẹ̀ irú ìtawẹ̀ nígbà tá a fẹ́ bẹ̀rẹ̀ wọn mọ́ra nígbà tá a fẹ́ wọ maka ń jó ni tí èèyàn ó wẹ̀wẹ̀ yẹn gbogbo tí èèyàn bá fẹ́ fi sára inú lọ fi ń dà pàápàá fọkùnrin èèyàn ó fi sára a ṣe wá gbé aṣọ àárọ̀ mi wọ̀ bá a bá ti gbé aṣọ àárọ̀ mi wọ̀ jẹ̀mọ́ èèyàn tó ń lo lọ fi ń dà mọ́ o aṣọ àárọ̀ mi àti mọ́ jẹ̀mọ́ aṣọ méjì náà ni alizar wà rida izaru ni oró tá a máa ro sísàlẹ̀ rida ni èyí tòkè tá a máa fi pa kájà lókè kò sí léèfì inú ká fi bẹ́lìtì ká fi ṣe kíni ká fi de ìró yẹn láàrin kó lè bá ẹdùn dáadáa lára wa èyí tó sì tẹ̀wọ̀n jù nínú ọ̀rọ̀ náà ni pé ọkùnrin yìí wọ̀n kankan mí bọ́ksà ni o pátá ni o sí abẹ́ ìró yìí àwọn tán mọ̀ọ́rọ̀ dáadáa wọ́n wà àwọn tán máa ń káwọn ẹ̀ lọ fún iṣẹ́ hajj ó ṣàlàyé bá ṣe máa ró ìró yìí ti fi máa dúró dáadáa lára ẹmbásì ní ta masaniya àbí palẹ̀mọ́ pé òun fẹ́ lọ hajj ọdún kò sí lè fi inú ká bí àwọn tí wọ́n ti lọ pàápàá wọn tán máa káwọn èèyàn lọ àbí ká tiẹ̀ lọ wo gan lórí youtube bó ṣe máa rorò débi pé téèyàn bá rò tí ò fi ní túmọ̀ yàn lára nígbà téèyàn bá rò tá a bá ti wo aṣọ yìí so nígbà tá a bá wọ̀ so a wà aṣọ yìí pé labẹ́kẹ lọ́húmá hajjan pèrè ọlọ́run bá o mo ti jẹ́ pé rẹ o wá sílé rẹ lẹ́ni tó fẹ́ wá ṣe iṣẹ́ hajj so lẹ́yìn ilé agbọ̀nà ó di mina mina jẹ́ àyè kan ní ìlú maka tó fẹ̀ tó gbòòrò gan gidi ibẹ̀ náà láàsì wà lọ́jọ́ kẹjọ so tí ó fi di ọjọ́ kẹsàn-án láàlọ́ sí àràfà nígbà téèyàn bá dé mina kí ni tá a máa ṣe mina n tá a máa ṣe ò kọjá ká máa rántí ọlọ́run ọba ká pọ̀lẹ́ tí ó máa rántí ọlọ́run ọba inú èyí tó sì dáa jù nínú téèyàn máa fi rántí ọlọ́run náà ni alukur'ani kíkà ká máa ka alukur'ani كما لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير أذكار الرا كما كأصبانا وأصبا الملك والأتباه بيلو أذكار الرالي كما أقبال القرآن وطبع ما كان وطاج الله كما أشي واسفوا إلي جنتان ويما أشي نمينا أبكين لا وطبع نكا أشي تي وانفكي ووطا وفي الله حاج كوين يوجونا kò yẹ kíyàn lọ hajj jama kíyàn tún wá bàbínú ọlọ́run bá pọ̀ láti ibi kọlọ́run bá àlekè ọlákòóso wa ń bẹ̀ ṣètòwó ni kíyàn rò ní àbí ti wàhálà téèyàn ṣe wàhálà ti ń bẹ ń bi iṣẹ́ hajj kì í ṣe kékeré jama torí ìdí ilé kábẹ̀rù ọlọ́run ọba ká sì mọ̀ pé àwọn kan ni wọ́n ti ń bẹ ọlọ́run ọba fọ́pọ̀lọpọ̀ ọdún kọlọ́run já wọn náà láǹfààní àti lọ ṣe hajj tọlọ́run bá àlekè ọlọ́ọ̀tì fún wọn ni tí wọ́n ń fẹ́ ọlọ́run sì fún wọn lásìkò yìí wọ́n sì lò ìrò ẹ̀rẹ̀ ọdúnṣin ọlọ́run ọba nígbà bá ti débẹ̀ so lọ́jọ́ kẹjọ yẹn mìnà láti kí irun zuri àti asiri àti magrib àti isha àwọn àrùn kọ̀ọ̀kan yẹn àmà kí wọn lásìkò òun àní ṣe jámù àní pààrùn pọ̀ kí lọ́jọ́ yẹn so àkè zuri lásìkò zuri àkè asiri lẹ́yìn lásìkò asù pẹ̀lú pé àrìnrìn àjò ni wá pa láǹfààní àti pààrùn pọ̀ àmọ́ ànábì sallallahu alayhi wa sallam bó ṣe ṣe náà ni àṣeṣàlàyé ẹ̀ fún wa yìí akhar alhadi hadi muhammad sallallahu alayhi wa sallam èyí tó sì dájú inú ọ̀nàmà náà ni ọ̀nàmà tí anabi sallallahu alayhi wa sallam tó mú wa bá wa akẹ́nu zori raka méjì ìran asiri raka méjì kíní kejì wọn lásìkò rẹ̀ magrib raka mẹ́ta lásìkò isha raka méjì lásìkò títẹ̀ tó bá wá di ọjọ́ kẹsàn-án ngba to ba dojo kesan ta kenu asun ba tan nibo ni mina to ba ti wa di pe orun yo to ti de bi asiko yaleta torun ti gbera soke a wa gbera an lo si arafa arafa na jayi kan ilu maka ti o jina popo si a mina to ti anfani moto ba wa awon ta ko wa lo won ko wa sinu moto awon mi asi ma fi eserin awon ayita so yi baba tin lo na la mashallah labbaika allahumma labbaika labbaika la sharika lak labbaika innal hamda wan ni'mata lak wal mulk la ilaha illa allah amma shi labbaika allahumma labbaik labbaika la sharika lak labbaika innal hamda wan ni'mata lak wal mulk la sharika lak bakana to le mashallah akbar allah akbar la ilaha illa allah allah akbar allah akbar walillahi alhamd ba ta ba di arafa ama bere paye wona pe ni namira namira yi ya kan kododi pe ya wonu arafa tan ganga so e kan ka dombe ni namira yen titi di nka asiko die si waju asiko ti won ke onu zuri ele je bi ti anabi sallallahu alaihi wasallam to na ti du kododi wi pe asiko zuri to ama ta ba lanfani ati ma yeyi gbogbo ta ba do si na gbogbo e na arafa na ni a ma ri awon ile to ma toka yiyen fun wa awon olopa won mo toka awon yiyen fun baka na awon ti won ko wa lo atawon ti olorun ba ni kan ni mo pa kini tori ki won ti lo tele won mo ko wa lo embassy malarba wa ti bo ko da to fe ma awusa na won ma ko si bi awon san post ka kiri pe aye bayi o ko tin jere ati be be lo adu namira ibelawa titi ti o fi di pe asiko zuri o se kini osuma so nigbati asiko zuri bato so akinu zur ati asr so akini arafa laye katan pe ni urana urana yi gagani bani imamu wa dusi opolopo awon ta ma do ni arafa lojo kesan yi opolopo won yi beere pe boni urana wa tori pe won ma se arafa won ma se khutba arafa gbogbo ọlọ́kọ̀ àwọn tán máa lọ ṣiṣẹ́ hajj látàrí kí bóyá àwọn tán kó wọn lọ wọn tán wọn sọ́nà ẹ̀bẹ́lómi gan kẹsàn-án ní káàkiri náà ni ẹlòmí ibi tí ó yẹ kó ti dú ni ó ti dú ẹlòmí tí ó yẹ kó máa ṣe ni ó ṣe lárọ̀fà máa bẹ lọ́wọ́ máa ṣàdúrà ni ẹlòmí àwọn yèpẹ̀ àrọ̀fà yẹn ni ó máa bù káàkiri gbogbo àwọn ike táwọn yẹn fi momi tán ti jù dànù ni wọ́n máa ṣe káàkiri tí ó máa rọ yèpẹ̀ àrọ̀fà sínú ẹ̀mí ẹ̀ fojú ara mi ráwọn tí wọ́n ń rọ yèpẹ̀ sínú òkè ike yi ko se maka bi en ba ti bi lo maka lo ro yepe sinu ke kakiri jama waja si pe dada nbe nbe ni a ti ra ko le wi pe anabi ni ka won sabe ka ma bu awon kini ka ma bu so elomi yo ma fowo pa jabalur rahmatin bani arafa anabi shere ko da anabi ogori oke sallallahu alaihi wasallam oke tin bani arafa anabi ogun ibi enu owo bere pe ni anabi dosi pẹ̀lú pín ẹ léegun kò sí lẹ́ẹ̀fì ń bẹ́ àmọ́ kí wọ́n máa ládìí ọkàn wípé ore kan àbẹ̀ ládàkà ń bẹ́ ń bi kí èèyàn tó gun òkè yẹn ilé ò rí bẹ́ ẹ ń bá gun fáìn gbogbo ẹ̀ náà àràfà ló wà so ń bá ṣe rí pé bóyá òkè yẹn tó ń bá gun lè ṣubú kéèyàn dó lọ́wọ́ àṣàlẹ̀ ibẹ̀ náà ni ànábì wù ó ń bẹ̀ ló dóṣì béèyàn bá gun téèyàn ṣubú kò sí lára kankan fún kódà yẹn lè padà wá tún gbẹ̀sẹ̀ náà torí pé kíni ogun tí ó fa ìpalára fún wa ọlọ́run bá ní kájìnà sí wàlá túlùkù ilataluka lẹ́yìn ilé ìjọba nígbà tí a bá ti kírun zora àti asiri ní àyíká tá a mọ̀ sí ọ̀rọ̀ náà tó bá ti wá di wípé àsìkò ọ̀rọ̀ lẹ́ ti wá tó a wà gbéra a máa lọ sí ibi tí wọ́n pè ní muzdalifa ìyẹn ní ìrọ̀lẹ́ ọjọ́ kẹsàn-án muzdalifa yẹn láásùn mọ̀jú ibẹ̀ náà sì ni a ti kí maghrib àti ìṣá so muzdalifa àyíká tí ó tẹ́jú ni tí ó sì sí ilé àbí àwọn tẹ́ǹtì tí wọ́n mọ̀ síbẹ̀ gẹ́gẹ́ bó ṣe wà ní mina kódà ń bẹ lárọ̀fà náà torí pé láwọn àyíká lárọ̀fà wọ́n ti ta tẹ́ǹtì káàkiri ẹ bá ti lo sawon aye yen to ba de bi owo osan o le tun wa do sabe tent o tun ma belon yo ma shadua yo ma shadua aye yi oni awon ma Nigeria papa wa Yoruba be lati ma se o e to fe poju ninu awon ise aito ninu awon iwa ti o ku de ka to ibe la awon ma Yoruba ti ma wu awon wa yi gbogbo awon ta ma ni won lo nkorin bi kan awon ma lo lulu ati be lo ti won ma se nta ma se ikhtilat ti okunrin ati obirin ti won jo ma wo laarin ara won lawon ti won ise leto ara won ti won ma jo ko de elomi o ma ni won ti di alaji ni jo arafa en ti o ti pare shahaj ijo kewa o ti de ijo kewa jasi pe ijo en na ni se ma poju fun alalaji so kabiru olorun ba jama kabiru olorun ba a se ma raji pe gbogbo nta ba se nu esin yi ti o ba ti ni majamu meji olorun bo ni gba majamu akoko ni pe ka se tori tolorun ba alikhlas ka se tori tolorun ba majamu elekiji ona ni almutaba ka se gege bi olorun ba aleke ola ati anabi sallallahu alaihi wasallam bi won se ni ka se olorun ba se ni ka na bi eju e fun wa anabi ni khudhu anni manasikakum ise aji ti mo se e ma wo bi mo se nse keyin na ke se ma se kini ke se ma se bi mo se nse to ko wa to fun yin lati ma so pe kini olorun ororo olorun gba ah olorun iwo gan alamari aye alamari aye o ba iwo to joluko to ni kan ma kan ko exam kan lona kan to ti fun ni mo to ti ni mark scheme to fi mark to ba answer re lona ti ko ba mark scheme re mu o ri pe kini odolo fun ko wa to kan ni ko oloko ororo nkan kan ma apere olorun ba ju ba yan lo nto olorun ba to tori ara na bi re fa ti de odun metale ni ogun tana bi fin salaye oro sin yi ninu wahala ninu foro ninu kaleya kaliyan konlu ninu ka gbogun tiyan ninu ka la fe payan ati be lo sibe anabi ogbo ko ye leyin tin salaye kini ki wa so ni ka ta won sa bi re fa odun metala edun metale ni ogun 23 years iyan gbodo fi semester kan salaye lecture bi salaye ma kan fun akeko ko wa da se ko to fe ko exam ko wa la se ko yo to fun ko ma kan to jama tori de ile olorun ba le ke ola en ti ko ba la kale nu esin re eni kene to ba se sin re lana to taku en to olorun ba la kale olorun bo ni gba lowo ru eni be man ahdatha fi amrina hadha ma laysa minhu fahuwa rudd elomi asiko to ye ko ma fi be lon fa wallahi wallahi ni o ma fi kọlu njo olokun le na okun le ko ti to se meji to okun le ya ma pe awon eyan orisisi awon eyan lori fonu pe awon ti dalaji o awon ti se kini kan won ti confirm awon ti be ni pa awon eyan ni o gba ise ajiyan lowo re ka beru olorun ba ka fera wa pe won lasiko yen ti o ba di oran eyan ti o ba doran eyan ki lo fe ma pele fun awon kan to ye ko se aso fun wa lo se to lo wọn kò tó yẹ ká ṣe ká tó lọ hajj tó fi dórí wá síyà pé àyè bá a mọ o a ń rò pé a lọ àdé tọ́lọ́n bá ní pẹ̀tọ̀ àlọ́ ni a mọ̀ àbò ní ṣé kí ni kò ní padà wá bọ́ sí ṣùgbọ́n kí ni kí ẹ ti kọ àwọn kìíní yẹn lẹ kí èèyàn tó lọ tó ọ̀sẹ̀ mẹ́ta lálù ní oṣù kan ní o àti ká ṣe kí ni ká fara lẹ̀ ká fi àsìkò lẹ̀ ká fi sin lọ́wọ́n ọba ká fara gbolẹ̀ fún ọlọ́run ba lè kí ọlá in tó o ṣe tó o ti yìí mà bóyá ọlọ́run ba lè kí ọlọ́ gbà lọ́wọ́ rẹ̀ so ti tó ti fi ń polongo fáyín pé àkíní ìyá ti parí ẹ̀ o wọ́n ti gbá wọ́n ti kọ́nfàmù